0: àgbáyé pàápàá mọ̀ o pé ọmọ ìbílẹ̀ Yorùbá a fẹ́ wọlé síbi àṣẹ wa. Akọ̀wé sí Secretary General United Nations, akọ̀wé àgbà àjọ àgbáyé, láti jẹ́ kí wọ́n mọ̀ pé a fẹ́ wọlé síbi àṣẹ wa o àti gbogbo bí Nàìjíríà ṣe ń ṣe. Ṣe fẹ́ mọ nǹkan tó wà nínú ìwé náà? Ó yá.
1: Ẹ kú oríire ọlọ́lá jùlọ, akọ̀wé àgbà àjọ àgbáyé Antonio Guterres, fún ìpàdé gbogbogbò ọlọ́gọ́rin ti àjọ àgbáyé. Láì fi ti ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ pé ẹ ti ṣe dáradára ní àkókò tíyìn yìí. Ìtànlọ́la yóò jẹ́rìí sí àwọn ìgbìyànjú rere tí ẹ ti ṣe. Ẹ̀dá Ọlọ́run Olódùmarè tó lógo ni ẹ jẹ́, ẹ sì ní ọkàn rere. Ọlọ́run Olódùmarè á tẹ̀síwájú láti máa bùkún yín síwájú sí i. Akọ̀wé àgbà àjọ àgbáyé, akọ̀wé àgbà Antonio Guterres, 760 United Nations Plaza, Manhattan, New York City, the Secretary, New York 10017. Ìfitónilétí ní pàjáwìrì. Nísìnyìí àti títí láíláí, àwa àjọ àgbáyé á dúró ti gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ níbi gbogbo ní mímú àwọn ẹ̀tọ́ yín wá sí ìmúṣẹ. Akọ̀wé àgbà àjọ àgbáyé Antonio Guterres ni ó sọ èyí. Ọlọ́lá jùlọ, èmi ní ìgbàgbọ́ tí ó nípọn nínú àwọn gbólóhùn àtinú wáyín. Mo sì tún gbàgbọ́ gidigidi nínú àgbáyanu oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Nípasẹ̀ oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run Olódùmarè, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá a ti ṣe àṣeyọrí ìkéde òmìnira wa ní 20 oṣù Belu 2022. Bẹ́ẹ̀ náà ni ìfitónilétí ìgbàpadà ohun ìní wa ní 18 oṣù Ọ̀pẹ 2022 bákan náà, 18/12/2022, pẹ̀lú ìpolongo ìṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá ní 12 2024. Ṣùgbọ́n síbẹ̀ lọ́wọ́lọ́wọ́, ètò òfegì àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà, níṣe ni wọ́n sì ń jẹ gàba lórí àwọn agbègbè àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá láìlẹ́tọ̀ọ́. Èyí ni àwọn agbègbè tí a mọ̀ sí Democratic Republic of the Yorùbá. Kéré, lẹ́yìn tí a ti ṣe ìkéde òmìnira wa, ìfitónilétí ìgbàpadà nǹkan ìní wa, àti ìpolongo pẹ̀lú àgbékalẹ̀ ètò àkóso wa, níṣe ni ètò òfegè àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà ń tẹ̀síwájú láti máa jí àwọn ohun àmúṣọrọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá, tí wọ́n sì ń lo àwọn ohun ìní ìṣàkóso wa. Pẹ̀lú ìgbéraga ni wọ́n jókópa sí àwọn bárékè wa, àwọn ẹnubodè wa, àti èbúté ọkọ̀ ojú omi, àti àwọn pápákọ̀ òfurufú wa, tí wọ́n sì ń fi àìlẹ́tọ̀ lo àwọn òfin Nàìjíríà lórí ilẹ̀ àjogúnbá wa. Ètò àkóso Nàìjíríà tó sì jẹ́ ètò òfegè tí àwọn òyìnbó amúnisìn gbé kalẹ̀, níṣe ni wọ́n ń tẹ̀síwájú nínú ìtàgẹ̀rẹ̀ wọn tí wọ́n ń tẹ̀lé bàṣùbàṣù lórí àwọn agbègbè ọmọ ìbílẹ̀ Yorùbá tí ń jẹ́ Democratic Republic of the Yorùbá, tí ó sì jẹ́ agbègbè tó dá dúró fúnra rẹ̀ ni. Ìtàgẹ̀rẹ̀ sí orí ilẹ̀ wa yìí tí kò sì lẹ́tọ̀ọ́, ó ń lo ilẹ̀ wa tó sì jẹ́ pé ilẹ̀ tó dá dúró fúnra rẹ̀ ni. Ó ń lò ó bí ẹni pé lára ètò òfegè àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà ni ilẹ̀ wa sì jẹ́. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́, ètò àsopapọ̀ amalgamation tí àwọn amúnisìn fi kó wa papọ̀, èyí ti dópin ní 2014. Àwọn amúnisìn yìí kò bá ẹnikẹ́ni jíròrò nígbà tí wọ́n ṣèpinnu amalgamation yìí, èyí tó sì jẹ́ pé fún àǹfààní àwọn amúnisìn òun nìkan sì ni wọ́n fi ṣe é. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ò nílò láti gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Ká tó lè ṣe ìgbàpadà ìjẹ́ orílẹ̀-èdè wa, agbára ìṣàkóso ara ẹni wa àti ilẹ̀ àjogúnbá wa. Síbẹ̀, a sì fi tó yín létí ọlọ́lá jùlọ. Bẹ́ẹ̀ náà ni a fi tó etí ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àgbáyé. A parí ìgbésẹ̀ ara ọ̀tọ̀ wa yìí pẹ̀lú àlàáfíà. Nísìnyìí lọ́dún yìí 2025, a máa lo ẹ̀tọ́ àwa ọmọ onílẹ̀ láti fi tipátipá gba àwọn agbègbè àjogúnbá wa sí ìkáwọ́ wa. Ọlọ́lá jùlọ, ìtọ́ka sí ẹni tí mo jẹ́ ní ránpẹ́. Orúkọ mi ni mo dúpẹ́ onítìrí MKO Abiola Olóyè Yàfin, tí mo sì jẹ́ opó olóògbé Olóyè MKO Abiola, Ààrẹ Nàìjíríà tí wọ́n kọ̀ fún láti lo àṣẹ rẹ̀ lẹ́yìn tí ó jẹ́ pé ó tilẹ̀ ti borí nínú ìdìbò tí kò ní màgòmágó nínú ní June 12, 1993. Ìdìbò àìní èrú nínú tí Nàìjíríà ò rí irúfẹ́ rẹ̀ rí. Wọ́n mú sí àtìmọ́lé tí wọ́n sì jẹ́ kí ó rí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ fún ó lé ní ọdún mẹ́rin. Mo gbìyànjú kárakára láti jẹ́ kí wọ́n tú ọkọ mi sílẹ̀ kí ó lè wá ṣe iṣẹ́ ààrẹ tí àwọn ará ìlú ti fi òtítọ́ yàn án sí. Gbogbo ohun tí mo mọ̀ ni mo ṣe pẹ̀lú àtìlẹ́yìn púpọ̀ láti ọ̀dọ̀ àwọn èèyàn àti àwọn olórí tó jẹ́ onínúrere àti ẹni gíga láàrin ètò fege tí wọ́n ń pè ní Nàìjíríà. Mo tún rí ọ̀pọ̀ àtìlẹ́yìn gbà láti ọ̀dọ̀ àwọn olórí orílẹ̀-èdè káàkiri àgbáyé. Ṣùgbọ́n ṣe ni ó dàbí pé àwọn ológun ní Nàìjíríà ti ṣe ìpinnu tiwọn pé pípa ni àwọn yóò pa ọkọ mi. Wọ́n kàn ń lo ọ̀rọ̀ ètò ìdìbò yẹn láti fi kẹ́wọ́ ni láti ṣe iṣẹ́ ibi wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n pa ọkọ mi, síbẹ̀ mo ṣe àṣeyọrí fífi òpin sí àwọn ètò ìṣèlú àwọn ológun, ètò aninilára, tí a sì gbé ètò ìṣèlú alágbádá wọlé. Síbẹ̀síbẹ̀, ìkan ò ṣẹ́kan. Oníjàmbá náà làwọn alágbádá náà jẹ́. Níṣe ni ìyà tó ń yí ará ìlú túbọ̀ ń pọ̀ sí. Eléyìí sì ṣe ni láàánú torí pé ọ̀pọ̀ èèyàn nínú rere tí kò lẹ́ṣẹ̀ ni wọ́n ti pa àti èyí tí wọ́n rán àwọn agbé nípa sí. Pẹ̀lú àwọn tí wọ́n so di aláàbọ̀ ara látàrí kí àwọn ètò ìṣèlú tológun tó burú jáì náà kó lè dópin. Ṣíṣe àṣeyọrí gbígbé ètò ìṣèlú tí alágbádá wọlé fún ìgbà kẹta ní ètò fege tí wọ́n ń pè ní Nàìjíríà kìí ṣe pẹ̀lú agbára mi o. Mo ṣe àṣeyọrí náà pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè ni àti pẹ̀lú àtìlẹ́yìn ọ̀pọ̀ àwọn ènìyàn ẹni gíga tí wọ́n jẹ́ onínúure lọ́pọ̀lọpọ̀ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé àwọn alákòóso ológun tí wọ́n fi ìkà darí Nàìjíríà, wọ́n pàpà pa ọkọ mi ní July 7, 1998. Èmi àti ọkọ mi tó ti wá jẹ́ olóògbé báyìí, olóògbé MKO Abiola, a jẹ́ ọmọ ìran ológo ìran Yorùbá. Èmi mo dúpẹ́ onítìrí Abiola Olóyè Yàfin tí a mọ̀ sí MOA. Èmi ni àwọn ènìyàn tó kà sí pé mo jẹ́ ìyá ìran ilẹ̀ Yorùbá lóde òní. Eléyìí sì jẹ́ tìtorí ìpè àtọ̀runwá tí mo ní, èyí tí a fi pè mí láti ṣe aṣáájú fún àwọn ènìyàn mi ọmọ ìbílẹ̀ Yorùbá láti mú wọn kúrò nínú ọ̀fìn Nàìjíríà, èyí tí ó jẹ́ ọ̀fìn oko ẹrú, ìṣẹ́ àti àìní, ìwà ìbàjẹ́, àìní ìdàgbàsókè tó péye, àìsíṣẹ́, àìnírètí àti òkùnkùn. Pẹ̀lú àgbàyanu oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè, mo sì ṣe àṣeyọrí iṣẹ́ tí Ọlọ́run fún mi náà. Ní ọ̀nà àlàáfíà ni mo sì gbà kí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run Olódùmarè láé àti láéláé. Ìmútónilétí bó ṣe ń lọ nípa gbígba nǹkan wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá. Ọlọ́lá jùlọ, kókó ìdí tí mo fi gbé àkọsílẹ̀ yìí wá ni láti jẹ́ kí ẹ mọ lára àwọn bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ìforítì ìpinnu àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá láti gba ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo àwọn ohun ìní ètò ìṣàkóso wa ní orí ilẹ̀ àjogúnbá wa láàrin iye àwọn oṣù tó kù nínú ọdún 2025 yìí. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àsìkò ti wá tó báyìí fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá láti gbé ètò àkóso wa èyí tí a ti gbé kalẹ̀ kó tó di àkókò yìí. Kí a gbé wọn wọlé nísìnyìí sínú gbogbo àwọn sekitẹ́rìàtì wa àti sínú gbogbo àwọn ohun ìní gọ́ọ̀mẹ̀ntì wa. Ọlọ́lá jùlọ, gbogbo àwọn àkọsílẹ̀ ìwé tó wà nípa jíjáde tí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá jáde kúrò nínú Nàìjíríà láti ọdún 2022, gbogbo àwọn àkọsílẹ̀ wọ̀nyí ni mo ti ń fi ránṣẹ́ sí yín. Láti ìgbà dé ìgbà ni mo ti ń fi tó yín létí nípa bó ṣe ń lọ lórí gbogbo jíjáde àlàáfíà gidi tí a jáde kúrò nínú ètò fègè àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni láti ìgbà dé ìgbà ni mo ti ń fi ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìdojúkọ tí a ti ní tí mò ń fi wọ́n ránṣẹ́ sí yín. Ṣùgbọ́n o nínú gbogbo ìdojúkọ wọ̀nyẹn, ńṣe ni àwa ọmọ ìbílẹ̀ Yorùbá fi sùúrù àlàáfíà ṣe ìjánu wa o. Wípé Democratic Republic of the Yorùbá ti di ohun lónìí fún ọmọ ìbílẹ̀ Yorùbá, iṣẹ́ Ọlọ́run Olódùmarè ni o. Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ àìlópin, ó ti mú ìbẹ̀rẹ̀ ọ̀tun wá fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ìbẹ̀rẹ̀ ọ̀tun ìgbé ayé tuntun, ojúmọ̀ ọ̀tun, kò sí ẹni tó lè dá a dúró tàbí fà á sẹ́yìn. Iṣẹ́ ìyanu Ọlọ́run Olódùmarè ni. Ọlọ́run Olódùmarè ti kéde ọdún 2025 fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá láti lọ gba gbogbo àwọn ohun ìní ètò ìṣàkóso wa lórí ilẹ̀ àjogúnbá wa, ilẹ̀ tó dá dúró ní òmìnira ara rẹ̀. Kí a gba gbogbo nǹkan wọ̀nyí sí ìkáwọ́ wa, kí àgbáyé ó lè rí ètò àkóso wa lójúkorojú báyìí pé wọ́n ń ṣiṣẹ́ wọn nínú gbogbo àwọn sekitẹ́rìàtì wa, àwọn ẹnubodè wa, àwọn bárékè wa, ègbútí ọkọ̀ ojú omi, pápákọ̀ òfurufú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ láti dáàbò bo ilẹ̀ wọn. Gọ́ọ̀mẹ̀ntì ètò fègè àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà, níṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìkọbiara sí òtítọ́ yìí pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti jẹ́ orílẹ̀-èdè láti àtètèkọ́ṣe wá. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a ti gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà. Bẹ́ẹ̀ náà ni a ti gba agbára ìṣàkóso ara ẹni wa padà báyìí gẹ́gẹ́ bí Democratic Republic of the Yorùbá. Dájúdájú, àwọn ìgbésẹ̀ àkọlù ìgbésùnmọ̀mí àti ìtàgẹ̀rẹ̀ ìjẹgàba tí ètò àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà ń ṣe nínú ìgbéraga àti àìlọ́pọlọ wọn lórí ilẹ̀ wa, ilẹ̀ tó dá dúró fúnra rẹ̀, àwọn ìwà wọ̀nyí kò ní tẹ̀síwájú fún ìgbà pípẹ́. Ìdí ni pé Democratic Republic of the Yorùbá nísìnyìí orílẹ̀-èdè olómìnira tó dá dúró ni a jẹ́, tí a sì ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀tọ́ láti ṣàkóso ilẹ̀ wa, ilẹ̀ tó dá dúró fúnra rẹ̀, àti láti dáwọ́ ìjà ọ̀tá padà. Democratic Republic of the Yorùbá máa dáàbò bo ìtẹ̀síwájú ìwàláàyè ìran wa àti ti ilẹ̀ àjogúnbá wa. A máa dáwọ́ ìjà ọ̀tá padà tí a sì máa dáàbò bo ìgbé ayé wa, dúkìá wa, òmìnira ara wa, àwọn ohun àmúṣọrọ̀ wa, iyì, ìṣẹ̀mbáyé, ìtàn, èdè wa, ìdánimọ̀ wa àti ilẹ̀ àjogúnbá wa. Ohun gbogbo ni a máa ṣe láti rí i dájú pé ẹnikẹ́ni kò tún ní wá jẹ gàba tàbí gba ilẹ̀ àjogúnbá wa mọ́ láyé, àti pé kí a má ṣe gbé ìgbé ayé òṣì nínú òṣì bí ẹrú lórí ilẹ̀ àjogúnbá tiwa tó jẹ́ ilẹ̀ alábùkún fún ilẹ̀ tó ní ọrọ̀. Nítorí náà, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá máa ṣe àmúlò ẹ̀tọ́ wa láti dáwọ́ ìjà ọ̀tá padà. Gbogbo ọ̀nà la sì máa gbà láti ṣe èyí, tí a dẹ̀ máa gba àkóso pátápátá lórí ilẹ̀ wa, ilẹ̀ olómìnira tó dá dúró ní ọdún 2025 yìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn ààlà ilẹ̀ DRY. Agbègbè ilẹ̀ àjogúnbá Democratic Republic of the Yorùbá ní àwọn ààlà ilẹ̀ tí àgbáyé mọ̀. Ní apá ìwọ̀ oòrùn, DRY pa ààlà pẹ̀lú Benin Republic. Ní ìlà oòrùn pẹ̀lú agbègbè South South ètò àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà. Ní àríwá, Odò Ọya River Niger ni ààlà DRY. River Niger yìí ló sì pínyà láàrin ètò amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà àti agbègbè Gúúsù. Nigusu ti DRY, agbami okun Gulf of Guinea, oni ala DRY. Awa omo ibile Yoruba ti Democratic Republic of the Yoruba, ile ajogunba wa kari gbogbo ibi ta mo si State of Ibadan, State of Ondo, State of Ekiti, State of Osun, State of Ogun, State of Eko, Lagos, State of Old Oyo Empire, Kwara ati Lara Kogi State, Odoya River Niger, eyi to pinya laarin Ariwa ati Gusu, nigba ti won ko eto amunisin ti won pe ni Nigeria jo, Odoya yi gangan ohun ni ala ti ko se yi pada ti ile ajogunba wa de ni apa Ariwa. Laipe, awa omo ibile Yoruba ma kede fun agbaye awon oruko tuntun gbogbo ti awon ipinle wa yo ma je. Awon ise akolu igbesubomi itagere jegaba sori ile wa, ifini sabe iyajije ati ise si aileto ti eto ofegi awon amunisin ti won pe ni Nigeria nse. Government ti awuruju awon amunisin ti won pe ni Nigeria, won mo daada pe ipolongo eto akoso wa waye ni ojo 12 osu April 2024. Kaka ki won ri otito awon eto ta ni nipase ipolongo yi, nse ni won gbe igbisi aileto pelu igberaga ni won lo se Yoruba omo ibile Yoruba pelu opo ihalemo ni won fi eru si okan awon eniyan ni ori ile ajogunba wa. Bi ifini satimole se nlo ni riranse ipaniyan nlo wiwo ohun ini ara ilu ihale iku ati awon iwa igbesumomi laibikita ko dawo duro ti awon nkan wonyi nlo be lori ile ajogunba wa, ile to da duro fura re ninu gbogbo nkan wonyi. Nse ni awon omo ibile Yoruba sa se ipamo ara wa ta nwo gbogbo nkan ti won se. A se yi lati ma se fi aye sile fun ogun tabi ikolu ipanilara to ma buru jai, sugbon a nba ise Democratic Republic of the Yoruba lo, a nse ohun ti wa ni ise alaafia, a je ki awon eyan wa o wa ni ifarabale niwon igba ti a mo wipe dajudaju awon eto wa gege bi omo ibile won duro digbi titi lai. Kini aburo ma fa wahala idaniloro nigba ti a mo pe awon eto wa gege bi omo onile o wa ni gidi to si je otito, o ni agbara be na ni o ba ofin mu, ko se yi pada ko si ni idunadura. Ni akoko ipade gbogbogbo ajo agbaye yi to je ipade pataki ti ologori irufe re, awon omo ibile Yoruba a lo anfani atunse ti ipade na je lekan si lati fi ifitonileti miran ranse si gbogbo awon gomina ofege gomina awuruju to wa lori ile ajogunba wa, ile to ni ase pe o da duro funra re. A so fun won pe ki won funra won kuro nibe ni worowo ati pe aise be a ma fi ipa mu won kuro. A fi eda iwe ifitonileti na fun are eto ofege awon amunisin ti won pe ni Nigeria ohun gege bi o ti ye ti o si bojumu, be na ni a fi eda iwe ifitonileti kan na iranse si eyin na olola julo, bakan na ni a fi ranse si awon olori miran lagbaye. Eto akoso Nigeria funra e eto awon amunisin, government Nigeria yi won fi aimo kan ro wipe nkan ti ko bofimu eyi ti awon je pe ai bofimu yen o le bori awon eto omo onile, ti awon eto yen de je eto didaduro laye ara eni. Olorun Olodumare ti fun omo ibile Yoruba ni awon itosona imole divine blueprints gege bi ipile keta fun Democratic Republic of the Yoruba. Awon itosona imole omo ibile Yoruba yi o wa nipa iberu fun Olorun Olodumare, o wa nipa ife omo nikeji laisi aye fun aini irepo kankan irufe yowu ko je, o wa nipa ki agbara wa lowo ara ilu fun itesiwaju gbogbo wa. Awon itosona imole omo ibile Yoruba ni o ma je ko seese lati fopin si aini irepo. Emi juo iwo otomi, ipinya bayi ni mo seto laarin awujo, ipinya lati gaba, ìfinisábẹ́, àìsí ààbò, àìní, fífini sípò ẹrú àti àìnírètí. Pẹ̀lú ìtọ́sọ́nà ìmọ́lẹ̀ wa, dọ́gbadọ́gba ni ààyè fún ìṣerere tí oníkálukú máa ní. Ojú ilẹ̀ máa tẹ́jú bákan náà fún gbogbo èèyàn. Kò sí ààyè kankan rárá fún ìwà ìbàjẹ́ tàbí ìṣe agbára lò. Àwọn ìtọ́sọ́nà ìmọ́lẹ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá, ara ọ̀tún ni wọ́n jẹ́. A ò ríró ẹ̀rí, wọ́n sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó ga látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Dájúdájú, eléyìí ni ìrètí gíga náà tí àwọn ìgbé ayé tó dára ju ti àtẹ̀yìnwá fún ọmọ ìbílẹ̀ Yorùbá nínú ògo Ọlọ́run Olódùmarè lórí ilẹ̀ àjogúnbá wa tó dádúró. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Wọ́n ti mọ̀ nípa lára àwọn nǹkan gíga tí àwọn máa rí gbà láti ìmúṣe àwọn ìtọ́sọ́nà ìmọ́lẹ̀ wa náà nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Arojinlẹ̀ lórí ohun tó ń jẹ́ ìpìlẹ̀. Ó jẹ́ ohun tí kò ṣeé ṣe láéláé ká gbin àgbàdo ká wá kórè iṣu. Ohun tí a bá fi ṣe ìpìlẹ̀, òun ló máa sọ kí ni a lè kọ́ sórí ìpìlẹ̀ náà. Eléyìí jẹ́ kókó ọ̀rọ̀ tó ṣe pàtàkì nítorí pé ohun tí wọ́n fi ṣe ìpìlẹ̀ fún ibi tí wọ́n pè ní Nàìjíríà yẹn, ó jẹ́ ohun tí ó yàtọ̀ pátápátá sí ohun tó jẹ́ ìpìlẹ̀ fún Democratic Republic of the Yorùbá. Ìpìlẹ̀ tí wọ́n ṣe fún Nàìjíríà, ó dá lórí ìmúnilẹ́rú colonization. Fífẹ ilẹ̀ àkóso àwọn òyìnbó amúnisìn expansionism. Jíjẹ gàba òyìnbó lórí ẹni tó kù lágbàáyé imperialism. Ìfinisábẹ́, ìmúnilẹ́rú, gbígba ohun àmúṣọrọ̀ ẹlòmíì àti yíyí ìdánimọ̀ ẹni padà ká fẹ́rẹ̀ má lè mọ ẹniyẹn mọ́. Kókó ìdí tí àwọn òyìnbó amúnisìn fi gbé ìpìlẹ̀ yẹn kalẹ̀ kò ju pé fún àǹfààní àwọn nìkan náà ni gẹ́gẹ́ bí amúnisìn tí wọ́n jẹ́. Àwọn tí wọ́n sì mú sí yẹn, àwọn yẹn ò lè jáde kúrò ní òṣì, ìṣẹ́ àti àìní láyéláyé. Nítorí gbogbo ohun tó máa mú ọrọ̀ wá fún wọn, òun ni wọ́n ti gbà lọ́wọ́ wọn nípasẹ̀ gbígbà tí wọ́n ti gba àwọn ohun àmúṣọrọ̀ wọn lọ́wọ́ wọn. Tí wọ́n sì tún ti mú sísọ èdè wọn kúrò láwùjọ. Tí wọ́n sì ń mú wọn gbé ìgbé ayé ti òyìnbó amúnisìn, tí wọ́n gbé ìgbé ayé ti ìṣẹ̀dálẹ̀ tí wọ́n mọ́. Ìpìlẹ̀ ti Nàìjíríà yẹn, pẹ̀lú àgbékalẹ̀ àti àwọn ìlànà pẹ̀lú ètò iṣẹ́ láti mú ìpìlẹ̀ náà múnádóko, gbogbo ẹ̀ pátá ni wọ́n gbé kalẹ̀ láti lè ṣe àṣeyọrí nǹkan tí àwọn amúnisìn yẹn fẹ́ fún àǹfààní tiwọn, kì í ṣe fún nǹkan míì. Àwọn oríṣiríṣi orílẹ̀-èdè tí àwọn amúnisìn yìí kó jọ pọ̀ tí wọ́n wá pe àpapọ̀ náà ní Nàìjíríà, àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn wọn ò ní ohunkóhun tó so wọ́n papọ̀. Wọ́n yàtọ̀ síra wọn tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé nínú àwọn ohun tó jẹ́ pé ẹ̀yin ò tilẹ̀ ní kàkún pàápàá ọlọ́lá jùlọ, wọ́n yàtọ̀ síra. Àwọn ohun bíi oúnjẹ, ìlú atórin, ijó àti ìkíni. Bákan náà, kí ẹ rántí pé orúkọ yẹn gan Nàìjíríà, àwọn amúnisìn ló sọ wọ́n lórúkọ yẹn. Ìdí sì ni láti gbé àwọn oríṣiríṣi orúkọ ìbílẹ̀ gangan tí àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn jẹ́ láti ìṣẹ̀dálẹ̀ wá, kí wọ́n lè sọ àwọn orúkọ wọ̀nyẹn sí òkun ìgbàgbé. Gbólóhùn Nàìjíríà yẹn kò tilẹ̀ ní ìtumọ̀ kankan sí èyíkéyìí nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n kó papọ̀ náà. Eléyìí jẹ́ ohun ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀. Gbogbo èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn orílẹ̀-èdè tí wọ́n kó papọ̀ yẹn ń sọ, tó jẹ́ àwọn èdè tí wọ́n gangan, òun ni wọ́n ti pààrọ̀ pẹ̀lú èdè òyìnbó Gẹ̀ẹ́sì. Wọ́n sì kó wọn papọ̀ pẹ̀lú àwọn mìíràn tí wọn kò lè báṣe papọ̀. Ìtumọ̀ èyí ni pé lójoojúmọ́ kò sí ìfọkàntán láàrin orílẹ̀-èdè kan sí ìkejì tí wọ́n kó papọ̀ sí Nàìjíríà ọ̀hún. Ìpìlẹ̀ Nàìjíríà jẹ́ ohun tó jẹ́ pé wọ́n ṣe é pé kí àwọn amúnisìn ó lè jẹ́ olówó àti ọlọ́rọ̀ lọ́pọ̀lọpọ̀ ni, tí àwọn ará ìlú á sì wà ní ipò òtòṣì lọ́pọ̀lọpọ̀. Òtítọ́ ibẹ̀ nìyẹn tí kò sì ṣeé yípadà. Nítorí òun gangan ni ìdí tí àwọn amúnisìn fi gbé ìpìlẹ̀ náà kalẹ̀. Ó dẹ̀ máa wà bẹ́ẹ̀ ni títí di ìgbà tí àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn fúnra wọn bá kọ́ ìpìlẹ̀ tiwọn fún àǹfààní àwọn ènìyàn tiwọn. Kò sí àmúlùmọ́là, ìkan ni wàá mú nínú ìpìlẹ̀ ti amúnisìn tàbí kò kọ́ ìpìlẹ̀ tiẹ̀. Pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run, ìpìlẹ̀ kẹta ti ọmọ ìbílẹ̀ Yorùbá yìí, ọlọ́run olódùmarè ti gbé kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, ògo àti ìgbéga fún wa. Èdè Yorùbá wa tó dẹ̀ jẹ́ pé òun ni ìdánimọ̀ wa tí ọlọ́run olódùmarè fi fún wa. Òun ni a ti dá padà báyìí pé òun nìkan ṣoṣo ni èdè wa fún ohun gbogbo lórílẹ̀ èdè wa. Ọlọ́run olódùmarè ti fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní ìdánilójú pẹ̀lú àwọn ìtọ́sọ́nà ìmọ́lẹ̀ wa pé ògo wa nísìnyí máa ga ju ògo tá a ti ní tẹ́lẹ̀ kí ìmúnilẹ́rú tí wọ́n mú wa ó tó wáyé. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, a ò lè lo ohunkóhun tó jẹ́ ti Nàìjíríà nítorí pé ìpínlẹ̀ Nàìjíríà ìmúnilẹ́rú ayérayé àti òṣì ayérayé ni. A ò ní ohunkóhun tó papọ̀ pẹ̀lú ti ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà, yálà ní ìpínlẹ̀ wọn ni, ètò wọn, àgbékalẹ̀ wọn, ìwé òfin wọn, àwọn ìlànà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ò ní ohunkóhun tó papọ̀ pẹ̀lú tiwọn. A ò ní lo ohunkóhun tó jẹ́ tiwọn rárá rárá. Nítorí náà, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, ohun tá a fẹ́ kàn ni pé kí àwọn òfegè gómìnà wọ̀nyẹn ṣáàfi wọ́ọ́rọ́wọ́ kó gbogbo ohun tí wọ́n ti ṣe ní àkókò tí wọ́n wà níbẹ̀, kí wọ́n kò lé ọwọ́ olùdarí ètò ìṣúná ìpínlẹ̀ náà, bó dẹ̀ ṣe Accountant General ibẹ̀ ni, àti lé ọwọ́ adájọ́ àgbà bákan náà ní ìpínlẹ̀ náà ló bá tán. Ìdí mìíràn tí a tún fi sọ bẹ́ẹ̀ ni pé fún ìdáàbòbò ara tiwa, nítorí ọ̀pọ̀ ìdúkokò mọ́ ìgbé ayé wa tí a ti rí. Ó jẹ́ ohun tó sọni lójú púpọ̀ pé àwọn amúnisìn kan náà yìí tó jẹ́ pé àwọn ni wọ́n fi tipá wá gbé ìṣe ìgbé ayé tiwọn tí wọ́n gbé lé orí àwọn tí wọ́n mú lẹ́rú, ni wọ́n jẹ́ kó ṣeéṣe fún àwọn tí wọ́n mú lẹ́rú ọ̀hún láti ní ìfẹ́ sí ìlú àwọn amúnisìn ọ̀hún fúnra wọn níbi tí wọ́n wá ń lọ láti wá ìgbé ayé tó dára ju èyí tí wọ́n ní nílùú tiwọn. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé èyí wá já sí aburú fún àwọn amúnisìn fúnra wọn báyìí, torí àwọn àjòjì ti wá pọ̀ jù sí àwọn orílẹ̀-èdè amúnisìn gbogbo. Eléyìí nísìnyìí ti wá jẹ́ àjàgà ńlá fún àwọn amúnisìn ọ̀hún. Ìdúpẹ́. Mo dúpẹ́ Ọlọ́lá jùlọ fún ìgbọ́ràndùn yín, ìfọwọ́sowọ́pọ̀ àti ìyọnú. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ pé ẹ lo àkókò láti ka àkọsílẹ̀ yìí. Tí ètò òfegè àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà bá wá pinnu pé kíkọlù wá ni àwọn yàn tí wọn ò fẹ́ àlàáfíà, èmi ní ìgbàgbọ́ lótìtọ́ pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá lè gbára lé àwọn ìlérí tí àjọ àgbáyé ti ṣe pé àwọn máa ṣe àwọn àtìlẹyìn òtítọ́ fún ẹ̀tọ́ àwọn ọmọ ìbílẹ̀. Àwọn ẹ̀tọ́ tó jẹ́ pé nísìnyìí àti títí láé ni wọ́n dúró. Kí Ọlọ́run ó bùkún fún yín Ọlọ́lá jùlọ. Kí Ọlọ́run ó sì bùkún fún àjọ àgbáyé. Kí Ọlọ́run bùkún fún àwọn ènìyàn mi ẹni gíga ọmọ ìbílẹ̀ Yorùbá. Kí Ọlọ́run sì bùkún Democratic Republic of the Yorùbá. Pẹ̀lú ìyẹ́sí gíga jùlọ, mo dúpẹ́ Onítìrí Abiola, Olóyè Ìyáàfin, ní orúkọ Democratic Republic of the Yorùbá. A kọ ìwé yìí ní ọjọ́ 15 oṣù Ọ̀wẹ̀wẹ̀ 2025.